ọgbọgbọ náà ojú ẹkọ rọ yìí rọjà yẹ gumara yẹ jẹ ẹnudu dàn bẹ wọlé rọ yìí kẹlẹbi kiwari ọdàn bẹ wọlé rọ yìí.